মুক্তি যে গড়েছে এই নামেন্ট নি দপন বকো না কবুরবি মোদিনে দেখিতে দেখে নিয়তি পালিও হামেন্টিনি দঙ্ক তকে কাছে দিওয়াই গুনিতে পালিও ইবি তেলিন লেজেল সিটে রাওয়াত লিখি সাপ্লাস মনে পায় না ইয়াও মি না হামেন্টিনি ইয়াই লক্ষ কতম বুরুবি ইয়াও নাক দেলিন লেজেল সি পাঙ্গরি বেলেরাই তেইতম নিয়তি পেজিম বুরে না হামেন্টিনি ইয়ানো অনগো লোরো মোদিনে দেখে কি নিতে পারি ও আমি চিনি দক দক কে কাছে দি না নিতে পারি যে সে দেনে নিতে কাছে রে সেই আয়ে না না না সানি ওই না সানি না কাই পিচ নিয়ে নিও দে লাগ সব মানে কোন অঙ্গাল মডেল সিন কে আপনি না মাত্র আল্লাহ নানি এ লাগনা সামি আর পাউল ইউসুফ قال ما رأينا شيئا وإنما كنا نلعب ونجرب وعلمك هذا فقال يوسف قد الله nek wax yo xamanteni e wax yu baax ndax yalla dana barkel la ñu nit ko lu ci tuddu rek illa ma ko mo ne kon kenn ka war na ko jël ci ginnaw ñetti fan pour yobbu ko delawal ko ci param keneen ka ci def itam war nañ ko jël ci ginnaw ñetti fan yobbu ko pour ay ko mo na alquran wax ni ya sahibi si أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان نحن نقرأ القرآن نتلي وهم اللي قل يوسف فكنتني فيرين جنتكني تيتم نيران يدوكو تكسبي تخم نبان كرة لندوكو تكسبي بوفيرا جنتكني دنالا راج kon ñaar ñi ban cause moo taxoon ñu dugg ci kaso bi ñëpp li taxoon ñu topp ci kaso bi moo di ne dafa amoon benn mbooloo mu nekk ci Égypte contrôle buur bi fexe ne ñu nekk pour ray buur bi mënuñu ko ñu ne kon nañ ko jaay ci ñi nga xamante ni ñoom ñoo koy taajal ñoom kon lakk këtu mburu di ko lakkal mburu buñ ko jaayee ci moom ak ki koy jox muy naan du ñàkk danañ am ci yoon ci moom pour rey ko ñu ñaw gis leen ger leen xaalis bu bëri ne leen daal su ngeen reyee buur bi rek seen place sax dina gën a baax léegi nag ñu d' accord ci loolu ko jël xaalis bi waaye bi ñu demee ba ci digg ko moom serviteur bi ki ko doon xelil muy naan moom dafa dem ba jikke rek xelam daal di bañ yaramam daw daal ci karange yi nga xamante ni buur bi mu ko koy defal ak baax boo xamante ni buur bi baax na ko moom daal mënatu la supporter gaay buur bi di ko tey ak lañ ko jox ci karange yépp li mu ba ni mu bare waaye gisatu ko ngir ngor bi nga xamante ni moo nekk ci moom moom daal mu deltu gannaaw lakkatu mburu bi nag daal di lànk ne moom daal fokk daal affaire bi mu am te bi ñu tegee nag ba buur bi war a reer ñu tàyyoo ko reer mu war a reer te buur bi tàgg ci mburu bi nag dem bay xel serviteur bi daa da koy wax ne ko ay buur bu yàq ndax ñëm bii de dañ ko tooke dañ ci def poson boo ko lekkee rek nga na dee ah moom lakk këtu mburu bi itam daa di ne buur bi bul naan ndax moom itam boisson bii mu la jox nga koy naan jus bii mu la jox nga koy naan daf ko tooke waaw léegi nag buur bi daa di jaaxle daa di tegaat mbur mi daa di teg itam jus bi laal ci dara waaye mu woo lakk këtu mbur mi ba mu ñëw mu ne ko mbur mi nga ma jox lekk ko mu la ko ne du ko rek ndax xam ne de dem na ci waxul mu woo ki nga xamante ni moo tax jox muy naan mu di serviteur bi mu ne ko li mu bëggee itam mooy nga jël jus bi nga ma defaral nga naan ko moom mu ñëw jus bi naan ba ko lam fees ndax def ci dara lu ko ah buur bi nag ne ko ñii na ma leen yóbbul ci kaso ba day jël ma leen ba ñu seet seen i mbir waaw
xam na ba ñu dugg ci gas bu yuus ba leen ànd ak moo tax dañ koy seet ni itam dëppoo na ak ñoom biir siri gént bi dëppoo na dégga ba ñu def moo tax serviteur bi di rey waaye lakk ko ci nguur bi moom rey na ndax la mën a mën mooy rey nguur bi mu wax ni moom serviteur bi bu mu génn keroog ca gasu ba pour dem delluwaat ci place bi yuus ba wax nag moom yuus ba daf ko wax bu mu ñëw wëtam man dali ma bëgg moo di soo demee ci guur ba nga ne ko maa ngi ci kasu bi pour mu bañ maa fàtte ndax soo ko fàttali wul rek mën na maa fàtte te kon danaa fi yàgg nekkoon nag def ma dara dañu fee dugaloon rek pour dala fit na ci léegi nag soo demee nga fàttali ma ah nekk moom yàlla mbax na ci loolu ndax yàlla am na loo xamante ni du ko doore mukk nitam waaw yàlla nangul benn yoon nanguwal benn yoon nitam di ko fàtte waaw jëm mi lii nga ko fa jël doomu aadama jaarale ko ci digganteem ak yàlla tax na yàlla fexe ba nattu yuus ko mu gën a yàgg ci kaso nag yonente bi sallallahu alayhi wa sallam wax na ni rahimallahu akhi yuusuf law laa kalimatuhu ma labita fi station mu ne yal na yàlla yëram sama mbokk mu yuusuf mu ne ko bu di woon ak baatam boobu mu wax yëbbanti ko serviteur bi pour mu wax ko buur bi ko fàttali ko boppam mu ne kon du yàgg ca kaso ba waaye nag la tax mu yàgg ca kaso ba moo di ne dafa fàtte yàlla jël doomu aadama doxale ko ci diggante wax moom moo tax mag ñi di wax ne ala bi zicrillahi tazdadu zunub maanaam nekkee fàtte yàlla ba koy fàttaliku ci nit ñaa tey loolu dafay dolli seen bàkkaar kon loolu dañu ko fa mën a dékkee moo tax nekk si nan wax ni jibril alayhi salaam nekk na wax ni jibril alayhi salaam ñëw na ci kaso ba fekk fa yuus bi mu ñëwee yuus ba xam ne na ko xam ne ni kii jël na jëm ne dugg ci kaso bi waaye nag du nit malaaka la jibril la léegi nag mu ne ko yow mbokk mu bay ko lu tax ma gis la ci biir nit ñi nga xamante ni day mooy kat leen ba ñu dugal leen ci biir kaso bi looy ko fii ak yow ni nga sell yow jibril ne ko yow par laaj ci te sell